0: branch.
1: Ẹgbọ́ mi o, gbogbo ẹyin ọmọ Ọlọ́run tẹ wà nílùú Èkó. Tọ́ bá ti di aago mẹ́rin, especially ní side ẹgbẹ́dá, ẹ gba wòlíì Ọdẹ́kúnlé Epaphras lálejò. At least ibi mọ̀ ń bọ̀ yìí. Èmi Olúwa ní mú anointing oil over 7,500 dání. Mú iyọ̀ over 7,500. Yóò jẹ́ àǹfààní ńlá àsìkò bẹ́ẹ̀ de wòlíì Ọdẹ́kúnlé Epaphras. In tó ní gbàdúrà sí nìyẹn. Òun náà sì ni material tí mò ń lọ lò ń bẹ̀. Ètò wá dáa jù gbogbo Sona Church láàárọ̀ yìí. Gbogbo ohun tẹ́ ẹ nílò wọn ti kó débẹ̀. Títí ìpàdé birthday ti ń lọ lọ́wọ́ yóò parí títí ọjọ́ Sunday. Ìyókù tó ń jọdún ti ń bọ̀. Kinní kan ṣẹlẹ̀ sí ọ ní rere. Ọlọ́run bá ń gbọ́. Ìwọ sáti máa tẹ̀lé trend bí mo ṣe ń ránṣọ́ yìí. Ètò tó wá dáa jù ò ní pé ìsìn ẹyọ kan láǹfààní láti ṣe ní ọjọ́ Sunday. Ẹnìkan ní sáìdì ìbò lẹ̀ ń bọ̀ Lẹ́kọ̀ọ́ sáìdì ẹgbẹ́dá ni o. Wòlíì Ọdẹ́kúnlé wá sí sáìdì ẹgbẹ́dá màá ní wọ́n bá ń júwe lẹ́ẹ̀kan sí. Màá tún pe pásítọ̀ yẹn. Ẹ gbọ́ mi gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ń bá ti kú òun bí nísìn wáyì. Màá bọ́ sórí YouTube, màá bọ́ sórí Facebook àti TikTok. Ọdẹ́kúnlé Epaphras bàbá mi o. Ibi tí mò ń bọ̀ yẹn à ń fi iyọ̀ gbàdúrà. Ẹ̀yin tí mo ti fún ẹ mú pàdé mi, ẹ̀yin tẹ́ ẹ̀ tí gbà ẹ mọ̀ bọ̀dá iyọ̀ ìtú ń bẹ lọ́wọ́ ti ẹ mú dání. Ọ̀dà mọ́ iyọ̀ tí mo fẹ́ fún ọ ní ọjọ́ Sunday. Ẹ jẹ́ mọ́ abẹ́lé ìbọ̀.
2: Má bẹ ẹnikẹ́ni sọ̀rọ̀ sà. Ẹ̀yin kan ò lè mọ̀, ó ṣe bí pòtọ́ wa ń, ó ní pòtọ́ dáa jù tó lè wà. Àìtí ìrántí ẹ ni ipò kan tó ń bẹ tọ́ dáa jù yìí ni. So bó ṣe pè mo bá gbàdúrà, Olúwa, mo fẹ́ kó o ṣe bí Ọlọ́run. Wọ́n lálágbára ti ti bàbá ìmọ́lé. Bó o la ṣe fẹ́ yọ báyìí? Níbi tí mo ti ń gbàdúrà lọ, mo bá ń gbàdúrà, ẹ̀mí Ọlọ́run kan ràn mí létí ni. Ó ní mo wá bí mo ní bò lẹ wá ṣe lè bọ́. Ó ní àfi tí n bá mọ kọmíṣánná. Mo ní ẹ̀pà fún ọmọ yẹn. Ọlọ́run nìkan mo mọ̀. Wọ́n kàn rántí ni pé mo lọ sí sọjí ní Èkó nínú ibi tí àwọn ní Police College. Ibẹ̀ mo ti pàdé bàbá kọmíṣánná ti Lagos. Mo kàn rántí wọn ni mo bá ní ìsìn wa ní nọ́mbà wọn. Mo bá wọn fóònù mo kàn rí ni. Bí mo ṣe gbé kọ̀ mo bá mú fóònù mo ní Olúwa ṣé bàbá yìí ò gbé because ọ̀tọ̀ ni kò tún ní nọ́mbà ìwé mi gan tí ń jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ lómi pè mí n lè rí gbé. Mo wá gbàdúrà so bí mo ṣe pè lẹ́ẹ̀kan náà ọkàn wọlé ní kárán. Wọ́n bá ní ẹ̀ lóhùn ta ló ń sọ̀rọ̀. Mo ní Wòlíì Ọdẹ́kúnlé Epaphras láti ìlú Ìbàdàn. Ọmọ wa kan ní bẹ nínú ẹ̀wọ̀n. Wọ́n sì ní kọmíṣánná ló lè bá kọmíṣánná sọ̀rọ̀. Ìwú lẹ̀ waste the time. Ẹ gbà mí kí lẹ sí. Ọlọ́run náà ló fi sí mi lẹ́nu. Ó ní Police Station mo ní Ìbàdàn ní Èkó lẹ́yìn wá. Ó ní mo ń bọ̀ ọmọ kọmíṣánná tó wà nbẹ. Ó ní ẹ fún mi di 1 hour. Nígbà tó di 1 hour, ẹni yẹn ló pè mí fún rẹ̀. Ó ní wọ́n mọ̀ ti fi mí lẹ̀. Amen. Mo wá bí mo ní bò ló ṣe ṣẹlẹ̀. Ó ní kí n tiẹ̀ tó sọ̀rọ̀. Ó ní DPO wa, DPO station wa. Ó ní ta ló pè, ta ló mọ̀. Bó ló ṣe ṣe? Ó lò ní Ọlọ́run òjijì ni. Èmi náà yára ṣe báyìí. Amen. So mo wá pe kọmíṣánná ẹ ṣe sá o. Mo ní bò wá ló ṣe jẹ́ tí wọ́n fi gbàgbé bàbá sínú ibẹ̀ yẹn fún odidi ọjọ́ mọ́kànlá. Ẹgbọ́n tí wọ́n sọ simple statement tó jẹ́ kí n lọ gbàdúrà gbà fẹ́ fàyà. Ẹgbọ́n tí kọmíṣánná ti bí wí ó ní mo ti gbàgbé pé mo fi yàn án bẹ́ẹ̀. Mo ti gbàgbé pé mo ṣe kí ni mo fi yàn án bẹ́ẹ̀. Mo wá ní tábàárẹ̀ ni pé ń kọ́ ó ní yóò lóṣù mẹ́rin bẹ́ẹ̀ yóò lóṣù márùn-ún bẹ́ẹ̀ náwó ẹ̀ báyẹn. Mo fẹ́ kẹ́ ẹ ké gan ni sáà.